ọ̀nà tọ́ ó wà fẹ́nu àwọn ìtọ́ mi dórí zọ́nà mi bá dàjọ́ kàná lẹ́fẹ̀mù dílé gbèbé dùkọ́ mi bẹ́ẹ́ ní àjọjọ́ mi gbélé yín jó dánú kú yàbẹ́ kẹ̀kẹ́ òyì gún án lè fi àpé vèkú ìvọ́ adéǹgún án mi tọ̀nà tẹ̀rẹ́sì àdédé mọ́sọ́ yẹn hùn léde michelle kọkúbi tọ́gbẹ̀ tómi ga ayé lè mọ̀ dàńdọ́ pẹ́á sophie fìyà àdébí kò ń pọ́dọ̀ pèwé ni wà ó máa gbàná yìí ní pé gbé tó ìsànga ohun tí lè fún ohun bẹ́ẹ̀ èfi àmì ò nìní à mẹ́rí bẹ́ẹ̀ pọ̀tọ́ ó sọ dúdú wá sọ dáadáa ní wọn àlébẹ́ yóò àtẹ̀ntàn lè fi ọjí lè dédé nànà bẹ́ẹ̀ àpájí ẹ amóhùnbẹ́ sùkúrú ayé lè dúró èpè kàtí wo sọkùrú ẹ àti ọdọ gòkúdó ní akàkàndọ ọtọ àmì gèdè ó wá pọ̀ gómìn lélẹ́ kébé gòdó àmì ni wá sọ di àfọlẹ̀ dòdó kó pátá lè wá sí kúrú pè kàtí wo gún abẹ́ dúdú ntí.